0: o gbadura
1: I pray
0: lori emi ati iwo abudaju
1: protection is sure
0: in the name of Jesus
1: in Jesus name
0: ogun ayo ni bori e
1: I will not overcome you
0: wale kesa
1: triumphal
0: Jesus oluwawa
1: in Jesus name
0: obi sa
1: luke sa
0: a fe gbadura
1: we want to pray
0: so te ri
1: did you see
0: igbara oluwa
1: the communion
0: jijara ati mu eje
1: Jesus into the flesh and blood of Jesus
0: o le mo iye o dada
1: you may not understand it well
0: so for post say
1: I told you that it heals
0: odokunrin kan
1: a young man
0: ni church wa ni apata
1: in a branch apata
0: so testimony kan
1: a testimony
0: mo fe ko gbo testimony
1: I want to listen to that testimony
0: leyin
1: after
0: I wa yan na e
1: I will not expatiate
0: ba se fere
1: wa
0: mo pe
1: you know that
0: se pataki
1: fun it's very important for you Jesus. To take the flesh of Jesus
2: o du bala olorun ija orugbin Christi te ja ki mo riri agbara wa ninu ara ati eje Jesus ti a gba ni o se se mo je enikan to ni alera ina eje ti won pe ni hepatitis B ara lati odun 2010 ni sukesan ni mo ti mo ni ile iwosan UCH ti mo si lo ogun ti won ko fun mi fun iwa die ni odun 2011 ki to pinnu pe mi o nilo lati ma fi igbawe mi pe ara mi sori egun lolo mo dawo lolo ogun ti o lori 2011 mo si fi gbagbo mi si odo olorun pe ohun gbogbo lo le se tori mo mo pe ki se asete ojo kan lara omo ijo se be ba eka ti apata lati gba ti olorun ti ti o baba wa se be ba gbe eka ika re ni apata mo si dara po mo ijo yi ti baba mi si da po mo awon iranse olorun ti olorun le fun wa nibe lati gba na ṣugbọn lati gba ti mo tin lori sirisi apere igbagbo iye mi ko si debi alera to wa ninu ara mi lati odun 2010 nítorí mo jẹ ti gbà wípé mo ní àìlera kankan lára àyàfi ìgbà tó di inú oṣù kọkànlá ọdún 2025 tí mo gbọ́ ẹ̀rí àti ọ̀rọ̀ ọlọ́run nípa ara àti ẹ̀jẹ̀ jésù tí mo sì gbọ́ díẹ̀ nínú agbára tó wà nínú ẹ̀jẹ̀ jésù láti ẹnu ìránṣẹ́ ọlọ́run olùṣeyẹ tí wọ́n sì pe ẹ̀jẹ̀ jésù ní awo gba ọ̀run lọ́jọ́ náà ọjọ́ ìsinmi yìí gan ni mo rántí pé mo ní àìlera kan lára mi láti ọdún 2010 tí mo sì dáwọ́ ogun rẹ̀ dúró ní 2011 ọjọ́ ìgbẹ̀gbẹ̀ ni mo bẹ̀rẹ̀ sí ní gbé àìlera ara mi sórí ara àti ẹ̀jẹ̀ jésù tí mo sì nígbàgbọ́ wípé awogba ọ̀ràn tá à ń pè yìí yóò ṣe àwòtán ara mi tí mo bá ti gba ara àti ẹ̀jẹ̀ jésù tán ní ilé ìjọsìn lọ́jọ́ ìsinmi màá bu díẹ̀ nínú ẹ̀jẹ̀ jésù sínú omi ìyanu eléyìí ni mo gbé lọlé ní gbogbo ìgbà tá bá ti gba ẹ̀jẹ̀ jésù tí mo máa ń mu nígbàkigbà tá bá ti wù mí tí bá ti délé ṣùgbọ́n nígbà tó di oṣù kẹta lọ́dún 2026 ká tó gba ẹ̀jẹ̀ jésù tó oṣù kẹta ọ̀ránṣẹ́ ọlọ́run obìnrin ayẹni wọ́n sọ fún wa pé ọkàn tí a fi ń gba ara àti ẹ̀jẹ̀ jésù lóṣooṣù ló ṣe pàtàkì àti ìgbàgbọ́ tí a ní nínú ẹ̀ lè jẹ́ kó ṣe iṣẹ́ ìyanu tí a ń retí lágọ̀ ara wa kété tá a gba ara àti ẹ̀jẹ̀ jésù tán ọ̀ránṣẹ́ ọlọ́run obìnrin ayẹni tún bá wà níyànjú síwájú sí pé ẹnikẹ́ni tó bá ní àìlera kan ní àgọ́ ara rẹ̀ tó farasin pé ó dá kí wọ́n ní bẹ́ẹ̀ lọ ṣe àyẹ̀wò nílé ìwòsàn láti lè mọ ibi tí àìlera yìí náà ó dé dúró èmi náà gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ yìí ní ọjọ́ ajé tó tẹ̀lé ọjọ́ ìsinmi yìí mo padà lọ sí ilé ìwòsàn UCH níbi tí mo ti sá kúrò láti ọdún 2011 mo sì ṣe fún àwọn òṣìṣẹ́ ilé ìwòsàn yìí ní iṣẹ́ ṣe nípa pé wọ́n wá ẹ̀rí pípé mo ti jẹ́ ìkan lára ẹni tó ti gba ìtọ́jú ń bẹ̀rẹ̀ torí káàdì tí wọ́n fi máa ń wá àwọn tí olùdánimọ̀ wọn bẹ̀ èmi ti sọnù tipẹ́tipẹ́ nígbà tẹ́mi ò ní lọ́kàn wípé mo tún lè padà síbẹ̀ mọ́ nígbà tí ọlọ́run jẹ́ kí wọ́n rí àwọn àmì ìdánilójú pé mo jẹ́ kan lára àwọn tó ti gba ìtọ́jú nílé ìwòsàn UCH yìí mo sì lọ ṣe àyẹ̀wò mẹ́fà nígbà tí àìlera yìí isayewa koko so pe mo ni ilera yi ṣugbọn ko fi bẹẹ ni agbara meji ninu ayewo mefa yi so pe ida 25 ni ilera yi je ninu agbara mi ti meta to ku ninu mefa so pe iroyin ayo gidi ni awon esi meta yi je pe ko n se iroyin ti o mu ifoya tabi bẹrẹ dani rara dokita bere ogun ti mo n lo mo paro fun dokita pe ogun ti mo ti ko sile lati ọdun 2011 oni mo n lo ṣugbọn loju ẹsẹ ti mo ti paro itan ni ẹri ọkan yẹ ki n gbadun kiakia ni mo sare jẹwọ fun dokita pe irọ ni mo pa o ko fori ji mi pe awọ ọgbọn ọrun ni mo n lo lati bi oṣu 5-6 sẹyin dokita bere pe ki ni o n jẹ ọgbọn ọrun mo ṣalaye fun dokita bere ijọ ti mo n lọ sọ fun pe ijọ ṣe dẹba ni mo n lọ dokita rẹrin musẹ dokita ni pe kilode ti igboya awa ọmọ ijọ ṣe dẹba ṣe pọ to bẹgẹ ni pe a ni idaniloju nitori pe oun ni diẹ ninu awọn ti o n tọju to jẹ ọmọ ijọ ṣe dẹba ṣugbọn lẹyin ayawo ti wọn ba ṣe pe ọmọ ijọ ṣe dẹba lọhun iyana lo ma n jẹ fun ohun bi oun ṣe jẹ dokita pe igbagbọ ati igboya wa o da wa loju ninu awọn apẹẹrẹ igbagbọ ta n lo dokita ni ọrẹ falani mo ri gba lati bi ọdun 2011 ti mo ti da wa lologun duro to ba ṣe mojuto ni nkan bi oṣu 5-6 sẹyin o ni aimoye awọn to n fi ojoojumọ logun ti esi ayẹwo wọn ko da ti o ti tẹmi rara dokita tun gba mi niyanju pe kin tara mogun ni lilo nítorí pé nípa lílo oògùn yìí ó ṣe é ṣe kí ìdá 25 yìí kó tún wálẹ̀ sí i dókítà bá mi níyànjú síwájú sí pé kí n máa fi ààyè lẹ̀ ní ẹ̀ẹ̀kan ó kéré tán lóṣù láti wá máa ṣe àwọn àyẹ̀wò láti lè mọ ibi tí ìdá 25 yìí yóò ti wálẹ̀ dé dókítà ní tó bá ti dé ìdá 10 ó ti di pé kò sí irúfẹ́ àìsàn bẹ́ẹ̀ àbí àìlera bẹ́ẹ̀ ní àgọ́ra mọ́nù ìdí ọpẹ́ mi rè o mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣe dẹ́ba tó jẹ́ kí n mọ rírì àti agbára tó wà nínú ẹ̀jẹ̀ jésù tí mò ń gbà ní oṣooṣù tí mi ò kàn máa gbà lásán mo sì dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ó pe bàbá wa ṣe dẹ́ba bàbá sì jẹ́ tí ìpè wọn sì ń ṣiṣẹ́ nínú ayé àwa tí a jẹ́ alátẹ̀lé wọn mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún àwọn ìránṣẹ́ ọlọ́run tí ọlọ́run ń lò lábẹ́ ìpè bàbá ṣe dẹ́ba àdúrà mi sí gbogbo wọn ni pé ayé kò ní da ìrìn àjò oníkálukú rú ìdí ọpẹ́ mi rè o hallelujah.
3: Tá a bá rí agbára ìsàn ní ara rẹ̀.
1: Forces of sickness in your body.
3: Mo pàṣẹ ní orúkọ Jésù ti Nazareth.
1: Oyè
3: jáde. In the name of Jesus.
1: In Jesus' name.
3: Wà á di aṣẹ́gun.
1: Amen.
3: Ogun ò ní borí ẹ̀.
1: Amen.
3: Wà á dẹ̀lé kìsà.
1: Amen.
3: Jésù Olúwa wa.
1: Amen. In Jesus' name, my Lord.
3: Ẹ já wo àkọsórí.
1: Let's check our memory verse.
3: Mo wà ní òwe ìfihàn.
1: And book of Revelation.
3: Orí kejìlélógún.
1: Chapter.
3: Ẹsẹ̀ ogun.
1: 22.
3: Revelation chapter 22. And verse 20.
1: He says that.
3: Eh, wait a minute.
1: Say after me.
3: Ẹni tí ó jẹ́rìí kan wọ̀nyí wípé.
4: Ẹni tí ó jẹ́rìí kan wọ̀nyí wípé.
3: Nítòótọ́.
4: Nítòótọ́.
3: Èmi ń bọ̀ kankan.
4: Èmi ń bọ̀ kankan.
3: Àmì.
4: Àmì.
3: Máa bọ̀.
4: Máa bọ̀.
3: Jésù Olúwa.
4: Jésù Olúwa.
3: Ní ìgbà kejì.
1: Second time.
3: Ẹni tí ó jẹ́rìí kan wọ̀nyí wípé.
4: Ẹni tí ó jẹ́rìí kan wọ̀nyí wípé.
3: Nítòótọ́.
4: Nítòótọ́.
3: Èmi ń bọ̀ kankan.
4: Èmi ń bọ̀ kankan.
3: Àmì.
4: Àmì.
3: Máa bọ̀.
4: Máa bọ̀.
3: Jésù Olúwa.
4: Jésù Olúwa.
3: Ní ìgbà kẹta jákàpọ̀. 1-2-go. Ẹni tí ó jẹ́rìí kan wọ̀nyí wípé. Nítòótọ́. Èmi ń bọ̀ kankan. Àmì. Máa bọ̀. Jésù Olúwa.
1: Ó
3: gbàdúrà. Ìpadàbọ̀ Jésù lẹ́ẹ̀kejì.
1: Coming back of the second coming of Jesus Christ.
3: Èmi àti ìwọ.
1: You and I.
3: Mo gbàdúrà.
1: I pray.
3: Kí koro ojú ẹ̀ kò ní kojú sí wa.
4: Amen.
1: We will not face the bitterness of his face.
3: Àní sọlénu.
1: We will not lose home.
3: Àní sọlénu.
1: Amen.
3: Bẹ́ẹ̀ni bá jèrè gbogbo ayé tó bá sọ ẹ̀mí
1: ẹ̀. Kí ni
3: òun náà gan.
1: What will you use the exchange of his soul?
3: Mo gbàdúrà.
1: I pray.
3: Èmi àti ìwọ.
1: You and I.
3: Àní sọlénu.
4: Amen.
3: In the name of Jesus.
4: Amen.
3: Ayé rà dìde.
4: Amen.
3: Wà á dẹ̀ ṣe bí ọba.
4: Amen.
3: Jésù.
4: Amen.
0: Oluwa wa.
1: Amen.
0: Gbogbo adua. Gbogbo ẹyin ọlọjọ bi oni.
1: All to the body celebrants.
0: Oni wedding anniversary.
1: People celebrating the anniversary.
0: Ọwọ́ Ọlọ́run àti ìbùkún rẹ̀.
1: The hand of God and His blessing, His mercy.
0: Àtọ́jú rẹ̀.
1: And His favor.
0: O ṣe àwárí rẹ̀.
1: We locate you.
0: O sọ̀rọ̀ rẹ̀ dayọ̀.
1: We make the baby at joy.
0: Orí ẹ̀ kò ní gbàgbọ́.
1: Your head will know about evil.
0: Ìgbéyàwó rẹ̀ yóò ní ìbùkún ńlá.
1: Marriage will have a great blessing.
0: Ọjọ́ ìbí òdòjọ́ ayọ̀ fún ọ.
1: Ọ̀nà àdúrà fún ọ.
0: Wàárí ọwọ́ Ọlọ́run. Jésù Olúwa wa. Ẹ celebrant meji lo wa nbi.
1: We have to celebrate this.
0: Pastor Adesola Philip.
1: Pastor Adesola Philip.
0: Happy birthday to you.
1: Happy birthday to you.
0: Adesola Adenike.
1: Adesola Adenike.
0: Happy birthday to you.
1: Happy birthday to you.
0: Loruko Jesu mo gbadura.
1: In the name of Jesus Christ.
0: Ire ati anu.
1: Goodness and mercy.
0: Ibukun atonu wa.
1: Divine blessing.
0: Eran lowo atoke.
1: Divine help. Will come to your life.
0: Will
1: make you happy.
0: You
1: have rest of mind.
0: Wale sebi oba. Ben yori. Happy birthday.
1: Happy birthday.
0: And happy wedding anniversary.
1: And happy wedding anniversary.
0: Loruko Jesu ema ara anu gba.
1: Amen.
0: Bless our prayer boy.
1: Bless the symbol of
0: faith. Bonu je Jesus. Oya gbagbara.
4: Amen.
0: Aye adide.
4: Amen.
0: Wa dera anu ba.
4: Amen.
0: Jesu Oluwa wa.
1: Amen.
0: Ko ju sene kan bi da loju mai pe.
4: Amen. Le ri ko.
1: Testify.